0: ẹṣẹ baba ẹjẹ wọn mọ padà lọ gbogbo èèyàn gbé omi dání omi tó ní lọwọ yẹn tí n bá ti ń sọ ilé wàá sún ẹsẹ kan síwájú nínú ìwé psalm 24 verse 1 bíbélì ní ti olúwa ní ilẹ àti ẹkún rẹ ayé àti gbogbo àwọn tó tẹ̀dọ̀ sí inú rẹ̀ ó fi ìdí rẹ̀ sọlẹ̀ sí orí òkun ó sì gbé kalẹ̀ sí orí àwọn ìsàn omi àṣé gbogbo tí ọlọ́run sì dá gbogbo tó dá òun ló fún lóko gbogbo ẹ̀ ló sì ní oríkìí wọn gbogbo tí ọlọ́run dá òun ló lóko tí wọ́n ń jẹ́ ẹnìkan níbi ike ni bí afẹ́fẹ́ àṣé àjàyíká ni ó kọ tí gbogbo ayé ń pe afẹ́fẹ́ àjàyíká ló kọ tí wọ́n sọ ẹ wá wo ilẹ̀ tó dúró lé lórí àjòkú mọ́bì ló kọ tí wọ́n ń pe ilẹ̀ ayé ló pè bẹ́ẹ̀ bíbélì ní tolúwa ní ilẹ̀ ayé gbàgbọ́ pé ìmọ́lẹ̀ ọ̀sán gangan onímọ̀ fi ògo òrùn onímọ̀ fi hàn òpópó bírímù bírímù onímọ̀ gbé ògo òṣùpá àti ìràwọ̀ jáde bóòkùn ọ̀bá kùn ò lè mọ tí ń pè lóṣùpá òṣùpá tó bá jáde lọ́sàn gan wọ́n kàn mọ́ fi wọ́lẹ̀ ni ayé gbàgbọ́ pé aṣọ funfun ni ògo òkú ìbálẹ̀ ni ògo omidan ẹnìkan ní kí ni gbogbo àṣàmọ̀ yìí orúkọ tí ayé ń pe àwọn nǹkan yẹn nìyẹn ṣùgbọ́n kò sí ẹni tó rídìí omi ayé wádìí omi títí wọn ò rídìí ẹ̀ olóbijá pé gbogbo sáyẹ́ǹsì kúkú panupọ̀ ohun tí wọ́n sọ lẹ́nu ni pé water is colourless water is odourless water is tasteless àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí pé wọn ò rídìí ẹ̀ mọ̀mọ́ sún omi síwájú látòsùn yìí lọ ayé ò tó rídìí ẹ̀ mọ́ ìgbà tí ọba bí di ọ̀sán omi yẹn dànù bọ́tù kò gbọ́dọ̀ dànù méjì ó sọnù oṣù iṣẹ́ ìyanu leléyìí ẹ̀mí olúwa ní kí n ṣe é gẹ́gẹ́ bí wòlíì ìṣe wòlíì ni oòrì tó rírí gbogbo ẹ̀yìn tẹ́ ẹ lóyún dọ́gbọ́n gbogbo ìwọ́ tó ṣàìsàn dọ́gbọ́n tó bá ti di 12 gbà wá sọ tí omi jẹ́ gangan àti tá a fi ṣe ọ́ jẹ́ nǹkan mẹ́ta àgbọn tó fi break tó lomi inú ẹyin tọ́jẹ́ ṣíṣe omi lẹ́yìn náà nígbà wọ́n ṣetán ló tó di white ẹlẹ́ẹ̀kẹta òun ni omi tó ń gbé lọ́wọ́ yìí ẹ dà síbì kan pamọ́ màá sọ̀rọ̀ omi a fẹ́ bẹ̀rẹ̀ sí gba testimony látẹnu ẹ lọ nípasẹ̀ tí mo ní òṣè lórúkọ bá tó máa ti tẹ̀mí mímọ́ oṣù yìí ni ó pè ọ jù kí n tó gbàdúrà fún àwọn ọmọ ọlọ́run tí wọ́n bí lónìí ẹ̀yin ọmọ ọlọ́run lè fẹ́ san ọ̀rẹ́ májẹ̀mú yín lónìí àkọ́bú òkèlè mo ní kì í ráwọn ọbẹ̀ abẹ̀rẹ̀ ọ̀rẹ́ májẹ̀mú tá a máa ń san lẹ́ẹ̀kan lóṣù láàrin òní sí ọ̀dí 7 olúwa ní ká san lẹ́ẹ̀mejì méjì lọ́sẹ̀ yìí lóṣù yìí bí ògo ṣe ń jẹ́ ti ọlọ́run àkáǹtì nọ́mbà chọ́ọ̀tì ni màá fún ọ
1: àkọ́bú òkèlè ni kì í ráwọn ọbẹ̀ kọ́kọ́ síde kó o fi ọ̀rẹ́ májẹ̀mú rẹ̀ síde méjì méjì ni ẹ̀mí olúwa ní ká san lóṣù yìí èyí tó wá dáa jù gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní ìdá mẹ́wàá àti ọ̀rẹ́ mi náà support ò lè fi sí ká fi ṣiṣẹ́ ẹ̀ tí a fowó rẹ̀ polówó 2017 4290 47 2017 4290 47 Comfort Life Mission International First Bank
2: bíyìn ọ̀bá wọlé lo eléyìí 1966 36 38 73 1966 36 38 73 Access Bank Comfort Life Mission International ni ó gbé jáde
0: wòlíì tí ń dún yìí mo ti ń san ọrẹ májẹmú tó ń gbè mí yóò ti lé ní 25 years bí ògo ṣe ń jẹ ti ọlọ́run yóò ti lé ní 25 years tí mo ti máa ṣírí tí ń bẹ nínú ọrẹ májẹmú ẹ jẹ́ ń dè mọ́
1: ìwé Philip láàkà lónìí o kò tó nǹkan chapter 1 títí wọ chapter 4 Philippians 1 títí wọ chapter 4
0: ẹ̀yin ọmọ ọlọ́run wo ni wọ́n bí lónìí ẹkúnlẹ̀ ọ máàkì birthday rẹ àjọ máàkì ẹ̀yin ọmọ september ṣarajọ oṣù yìí lóṣù wà inú mi sì ń dádùn torí tí ó ṣe láyé yìí ni o mo sọ pẹ̀lú àṣẹ ayé rẹ kọ́ gbọ́ ìpín ìràwọ̀ tó ń bẹ nínú rẹ kọ́ bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ nǹkan mẹ́ta ní bẹnu ayé àwọn ọmọ september a mọ̀ sọ gbogbo ẹ̀yin ọmọ september àtẹ̀yìn tẹ́ ẹ ṣe wedding in september kí orí yín kọ́ sọ ire kórí yín ó gbé yín débi ire kí jésù ó gbé yín débi ògo in the name of Jesus happy birthday long life and prosperity happy wedding anniversary mo sọ tẹ́lẹ̀ sí ayé president wa àti gómìnà wa pé lati osu kesan yi lo ki igba ko bere si san wa ni Nigeria lowo yin in the name of Jesus Christ eni kan ni mo be share testimony dan ni kile o to su lo ni o ri testimony number ni ke share testimony ni si eyin wo le be share the testimony lo su to ro su testimony la wa olufe number ni ke
2: 080 88 71 65 66 080 88 71 65 66 I send the message. You are blessed. It is worth it.
3: Hey there. Did you know that you can now listen live wherever you are in the world? Classic FM 94.3. That's right.
4: Scripture
3: you can
4: says,
3: now listen everywhere.
4: The Classic we FM boldly before Him.
3: iOS phones,
4: He's a God of mercy. But in exchange, He gives us grace.
3: Apple, iOS store, and simply select Classic FM 94.3 from
4: is the energy
3: store.
4: Of heaven.
3: Voila, you get to hallelujah. Right now, and also don't forget to follow at Classic FM 943 on Facebook, Twitter, and Instagram.
4: Receive grace.